0: ọ̀nà sí ọ̀tọ̀ wà ní kúnà sẹ́wọ́nà ọkì mú iná rẹ̀ yín gbẹ̀gbẹ̀ jọ́rẹ̀ gbẹ̀gbẹ̀ rí ọ̀tọ̀ ẹ̀dù nọ́ọ̀kẹ́ kí ẹ̀dù ní máa kóyè ebi sínú tí a yẹn náà gbẹ̀rẹ̀ dáhìn ọ̀nà sọ́tọ̀ wà ní kúnà sẹ́wọ́nà ẹ̀dù gọ́vnọ́ sínítọ̀ mọ̀dé pẹ̀bù ọkì lọ́ ìwẹ́kẹ́ yìí shine agenda nara mi ege nye jiri wiki da sene ono kiri aki nara mi edu we na vai na mi ege nye ekino kiri aki nwe duru baru uku edu hi imwe bire luo kere kere ye oyi imina che aki lufu adoro bo wakma nenezi bocho insurance plan oda vino wekba oda re wigo no hukbe bumi go kere 18,000 lira bano imino sero imi ye no na mi ege nye aki mi ego indi ekobo indi ekwe indi orisa bova ye do luo also he beto baki no rano sero ok yoria na mi gena oki wanre oki arivi ujenya egoliva oki roku no hanwa no si imo obo arisa bolu onyo so he
1: 09066395519
0: beto baki no ni da go se so he emi roku da resha NIN national identity number ukurere ona gboche lu ra kan ukure o pa we bere na mi are nya bi uwa we be no kiri afi wa gwa wa ti ma ma le final tanu mata na gba no da ti ole 08139656397 Edo Hig, Ewonde Himoria, Ugwegbe, Naregwegbe, Osorevegbe, Osorevegbe,